pàdé láàárọ̀. Èèyàn ní polówó ẹ̀jà lórí ẹ̀tọ́ yìí kó mọ́ táwọn ará wa ra bí ọmọ ẹ̀ta títa. 103.5 FM Radio 1 Awolagba ti gbéraga kọ́ o. Ǹjẹ́ ẹ ti gbọ́? Àtúpalẹ̀ èdè òyìnbó sẹ́dẹ̀ Yorùbá nínú àwọn ìwé ìròyìn ojoojúmọ́ ilé wa. Iléeṣẹ́ alára àgbà yìí dá 103.5 FM Radio 1 kò ilégọ̀. Látago mẹ́fà ìdájí sí àgọ́ méje àárọ̀ ni gbogbo ọjọ́ Monday sí ọjọ́ Friday.

àtúpalẹ̀ àwọn ìwé ìròyìn láti èdè òyìnbó sí èdè yorùbá tó múnádóko ìlú mọ̀ọ́ká ni wá ilé toko lọ ti ń gbọ́ wa gbogbo ọjà tí ẹ bá polówó lórí ètò wa wàràwàrà ni ó tà nítorí ẹ tà

àtúpalẹ̀ àwọn ìwé ìròyìn láti èdè òyìnbó sí èdè Yorùbá tó múnádóko. Ìlú mọ̀ọ́ká ni wá, tilétoko lọ́ ti ń gbọ́ wa. Gbogbo ọjà tí ẹ bá polówó lórí ètò.

0: ẹbi ohun tó fìdí ẹ̀ múlẹ̀ ó ní wípé ṣe rí ní owó yìí tí wọ́n ná lórí ètò òdìbò abẹ́lé lásán lásán ó ló ti pọ̀ jù torí pé bí ìgbà tí wọ́n ti sọ fún ọ pé tọ̀ ó yá lọ mú yẹ báyìí wá á fún àwọn báyìí á fún ẹni báyìí á fún ẹni báyìí ni tó sì jẹ́ wípé bó ti ṣe gan náà ló ṣe kí ni bí wọ́n ti sọ bó tóun náà sì ṣe náà ló ṣe rí tó wá fìdí ẹ̀ múlẹ̀ wípé ṣe rí gbogbo nǹkan wọ̀nyí ó gbọ́dọ̀ di ohun àfẹ́yìn tí egun fi ṣọ̀ ó fìdí ẹ̀ múlẹ̀ wípé ṣe rí àjọ EFCC àwọn ò ní tẹ̀tì láti máa gbé pẹrẹgì kaná pẹ̀lú àwọn olóṣèlú gbogbo tí wọ́n bá kúndùn láti máa fi owó ra ọkàn àwọn èèyàn ó ní gbogbo eléyìí kò ní ṣẹlẹ̀ bó ti wù kó mọ ó ní kì í ṣe eléyìí nìkan o àti gbogbo àwọn tó jẹ́ wípé wọ́n ń jí owó òlú wọ́n ṣe kí ni wọ́n ń gbèfo gan-an ó ní gbogbo eléyìí náà làwọn ṣe kí ni làwọn sì dúró lé lórí o tó sì jẹ́ wípé ẹnikẹ́ni aṣáájú káṣáájú kankan ní àgbọn kankan tó bá ta ìbò àbí tí ń ra ìbò àwọn èèyàn ìyún nínú ètò òdìbò láti rí dájú wípé òun wọlé sí ipò kan ó ní gbogbo eléyìí làwọn ó rí dájú wípé àwọn ṣe ìwádìí ẹ̀ táwọn ó sì gbé ẹni náà ìyún lọ́mọ oníjàǹtò ó sọ̀rọ̀ ilẹ̀kùn o ṣùgbọ́n bẹ́ẹ̀ bá fẹ́ kà á síwájú sí ìwé ìròyìn ní telegraph tó jáde láàárọ̀ yìí ibẹ̀ náà ni báláǹsì ẹ̀ wà.
1: ǹjẹ́ ẹ ti gbọ́ rárá nínú ìwé ìròyìn the leadership láàárọ̀ tòní ni wọ́n tún gbé ìròyìn jáde níbi tí wọ́n ti sọ wípé ẹ̀sìn islam wọ́n ní kò ní nǹkan kan ṣe pẹ̀lú pé à ń jínigbé iṣẹ́ mi ló fò tàbí à ń gba owó lórí pàmò èèyàn kan wọ́n ní kò ní bẹ̀rẹ̀ tàlẹ́ tó sọ̀rọ̀ yìí níbo ni wọ́n ti sọ ẹni tó jẹ́ national amiru fún ẹgbẹ́ kan tí wọ́n pè ní federation of ahli sunna organizations in nigeria fason ìyẹn sheikh tajudeen abdulkareem babalagbin ló ń ṣàlàyé lẹ́nìí lánàá níbi tó ti ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ ó ní pé lẹ́ẹ̀ta nǹkan tí ó ṣẹlẹ̀ olóríṣiríṣi nǹkan làwọn èèyàn ti ń sọ nílùú nípínlẹ̀ yìí pàápàá ní gbogbo orílẹ̀-èdè nàìjíríà pé ẹ̀wọ̀n nìyẹn tó bá fẹ́ pa èèyàn kan wọ́n ní allahu akbar wọ́n ní pé wọ́n sì rò pé islam lọ wọ́n ní ó tí o kò sí ìkankan nínú ẹ̀sìn islam tó sọ wípé kéèyàn gba ẹ̀mí ẹlẹ́mìí pa ìfún kan ẹ̀yìn èèyàn kan ni o àbí ní community kò sí nínú islam kó tilẹ̀ kó kéré mọ́ wọ́n náà ń sọ̀rọ̀ látàrí wípé ó ti ṣe pàtàkì káwọn pe àpérò àwọn oníròyìn káwọn lè ṣàlàyé ọ̀rọ̀ yìí fún wọn kó yí wọn yékéyéké wọ́n lè bàjẹ́ káwọn èèyàn ní ọ̀kan lóye nípa pé kí ni islam jẹ́ ṣé islam fọwọ́ sínú nǹkan báyìí àbí kò fọwọ́ sí ó ní ìdí pàtàkì rẹ̀ táwọn fi pe àpérò ọ̀hún káyọ̀ lè sọ fún olóyìn eléyìí kò dẹ̀ sí látàrí wípé àwọn ọmọ ẹlẹ́ẹ̀kọ́ ọ̀kanjúlógójì àtàwọn olùkọ́ tí wọ́n jí gbé ní ìpínlẹ̀ ọ̀yọ́ láìpẹ́ tí a sì wà lórí ẹ̀ tí wọ́n ò tíì dá wọn sílẹ̀ wọ́n ní wọ́n ṣe ìpàkọ́rọ̀ náà nílùú ìbàdàn ní ọjọ́ ìṣẹ́gun ni wọ́n fi ṣàlàyé fáwọn oníròyìn pé àkọ́kọ́ islam ò fọwọ́ sí pé kí wọ́n pa èèyàn kí wọ́n jíyàn gbé àbí kí wọ́n ṣe èèyàn yákayàka wọ́n ló tí o wọ́n ní pé nínú ìsìnú ìkọ́lánì tá à ń lò gan wọ́n ní orí karùn-ún ẹsẹ̀ kẹtàléní ogún wọ́n ní pé ó ṣàlàyé síbẹ̀ pé ìjìyà eléyìí tó nípọn tó pé àwọn erin tó wà fún àwọn tó yẹ pé wọn da ìlú láàmú àbí wọn gba ẹmí lọnà tó tẹlifíṣẹ bá pa ẹmí kan nígbà tó pa gbogbo ẹmí nínú ìlú kan ni ibẹ ni wọn ti ṣẹlẹyẹ pé ẹyin oníròyìn àmọkọ yìí lẹ ń gbé ìròyìn jáde sẹyìn kọ àwọn èèyàn lẹkọọ ẹ bá jẹ káwọn èèyàn mọ pé islam kò ní nǹkan kan ṣe pẹlú gbogbo banditry o terrorism o kidnapping àbí abduction tó ń ṣẹlẹ o àti any ransom wọn sọ káwọn èèyàn ìròyìn the leadership ẹrẹkúnrẹrẹ rẹ níbi tí fasin ni amir wọn sheikh tajudeen abdulkareem babalagbin ti ń ṣàlàyé láàárọ
0: tó. tó ìjẹ́ ti gbọ́ nínú ìwé ìròyìn new telegraph láàárọ̀ yìí nípínlẹ̀ èkó ẹja wálé bámbám ni o ẹni tí ó jẹ́ abẹnugan iyùn fún ilé-ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ èkó iyùn alhaji mudashiru ajayi ọbaṣá ọmọ ti fi ìkìlọ̀ síta fún àwọn tó jẹ́ wípé wọ́n ń gbé ọ̀rọ̀ kan eléyìí tí ò sí òótọ́ ńbẹ̀ bó ti wù kó mọ tí a ń gbé kò yẹ ẹnu ó fi díẹ̀ múlẹ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìwọ́de lóríṣiríṣi eléyìí tí wọ́n ní wípé àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC pé wọ́n ń ṣe lọ́nà nítorí ètò òdìbò abẹ́lé eléyìí tó wáyé nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún tí wọ́n ní wípé àwọn kan wọ́n ṣe kí ni wọ́n dọ́gbọ́n kan lábẹ́nú tí wọ́n ń wọ́gi lé tí wọ́n ń fi àwọn tí ò wọlé sí ipò wípé níṣe ni wọ́n sọ fún òun wípé tọ̀ òun lòun wà nídìí àwọn ìwọ́de àti ìfẹ̀hónú ọ̀hún o ọbaṣá fìdí ẹ̀ múlẹ̀ tó sì yànnà náà wípé tọ̀ ṣe rí gbogbo ọ̀rọ̀ eléyìí tí wọ́n sọ yìí wípé kò sí orúkọ ọ̀hún bẹ̀ rárá bí ó ti wù kó mọ ó fìdí ẹ̀ múlẹ̀ wípé ní ọjọ́ kẹsàn-án oṣù tá a wà yìí eléyìí tí í ṣe ìjẹta òde yìí ni ó fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn ọmọ ẹgbẹ́ kan òun náà ni wọ́n ṣe kí ni wọ́n tò lọ́wọ́ láti ìlú badagry mushin amúwò ọ̀dọ̀fin etí ọ̀sà tómólú ajérọ̀mí àti oṣòdì pẹ̀lú àwọn agbègbè mí ní ìpínlẹ̀ èkó tó jẹ́ pé gbogbo wọn wọ́ lọ tuurutu iyùn sí olú ilé ẹgbẹ́ òṣèlú APC eléyìí tó wà ní akme iyùn ní ìlú ìkẹjà nípínlẹ̀ èkó tá a wà ni o.

0: doctor e kaabo pada je ti gbon te si waju abala gbeyewu ki la gbeyewu nbe e ja yewu eyun ka wo daada laaro yi loni ti se ojo kokan lanu osu kefa nta fe gbeyewu laaro yi ohun na ni ipenija ile to nkoju gbigbe ati ki kole ko dot ye eka ikole ko dot ya bi bi o ti jeje wipe ojojumo bayi ni obi ti biti ile lo ni ojojumo po si lawon agbegbe kan papa julo ba ti se wa ni asiko ojo yi loni nta gbe yewu nanu bo ti jeje wipe opolopo awon agbegbe lorisirisi lo ni ipinle Eko ta wa e latori le dosodi lati so lo Ikorodu atawon agbegbe mi ni Lagos Island won ni gbogbo won patapata o na ni won tin ke gbajare bayi won tin pari o wipe to e dakun o obitibiti ile bi oke olumo o na lo je wipe o ti kun si adugu awon lomo ni biba to je pe orun buku buku to le se akuba fun ilera won o na ni ti be jade o apolopo awon kan so wipe wipe awon to je osise ajo loma won o wa lati wa gbe ile na be lawon osise ajo loma na so wipe awon ibi ti awon ni ka awon eyan mo gbe le si ko ni won gbe ile si be si ni awon eyan na so wipe to eto awon ni lati gbe ile si bi to ba wu awon ti ajo loma ti won si wa se kini iwo agbe eda ita wa be gbe yewo ni wipe ati pe ibi to yele ngbe le si o to je wipe won o gbe ati pe ibi ti o ye ni awon kan gbe le si bo lo se ri ladugo yin bo ni bo lawon osise to n osise kole ko doti bi won se ngbe ile si ladugo ti yin bo ni nkan se nlo lona lori oro ile gbigbe gbigbe danu ile lori sirisi lagbegbe ti yin bo lo se ri olotu abala ina ni idolapo Sonuga ka dupe lowo re bakan na ni an kiyin ka aboden to fi abala gbeyewo to fi sowo si wa ngba ta koko ba to number te lanfani ati mo pe si 0704 700 3341 0704 700 3341 egbo le kan si 0704 700 3341 oni number ti e lanfani lati pe si nigba ti akoko ba to oda eja te waju oda eja mba nje ti gbo ni kan radio 1103.5 fm eja mo amo se lowo belenja amo ja mara wa lowo jajaja ni oya nje ti gbo o iroyin leyi eja mu lori oro eto abu na ni o eni ti o je adari egbe Odua People's Congress APC OPC Odua People's Congress OPC eleyi to je wipe won se atungbe kale re inu ambassador dare adesope o ti pe fun ijigiri awon eyan si eto abo lawon agbegbe won oni won gbodo sise po pelu awon eso alaabo nipa si se itani lolobo lori enikan iko awon eyan ti won ba fura si pe irin ese won pe ko mo rara bo ti wo mo adesope ni oro na o kan awon loba loba gbangban tori pe kini o sa ni ba won baba nla wa bi won se mo nse laye atijo ti ko se ni to je wi pe ko le gbe ko se to je wi pe o le gberu ile yoruba lati eyin bo ti wo mo oni asiko yi ti o je wi pe awon loba loba awon ba laye o mo gbọdọ gbe bere sini se etutu eleyi to je wipe o ye saarin ilu kile ki o won ni ki o se ki ile kile o mu eni to ba je wipe o gbagbode fun iran yoruba nigba to nfi aidunnu re han lori eto abo eleyi to je pe o mehe oga opc ohun o ni iroyin to je wipe ko se gbo leti o ni ba won atorin wa kan bi won se nse awon araalu awon omo onilu bi won se nse wa basu basu o ni bi won se nji awon eyan gbe jake jado ile Yoruba o ni o je eyi to je wipe ko yo mo sele rara bo ti wu ko mo oni oko yo mo sukun pe won ti gbe yawo ohun lo iyawo na mo sukun pe to won mo ti gbe oko ohun lo awon obi o mo sukun pe to awon ora awon omo awon mo oni gbogbo eleyi ko yo mo sele nile Yoruba bo ti wu ko mo oni tori pe kini ile Yoruba ile awon akoni ni nitori idi eyi ati o ye ki awon igbese eleyi to ye ko waye lati odo awon loba loba ati awon olori ilu wa ni ile Yoruba ni o gege bi oro re oni oro eto abo oni ko je ko je wi pe ijoba nikan na la fi da la fi ko lorun oni gbogbo eyan lokan bayi o nitori pe kini oni egbe OPC eleyi to je wi pe won ti se agbekale re oni awon ti bere si ni wonu awon igbo eleyi to ye agbegbe kokan ka o lati lo kaju lati lo koju awon to je janduku agbebo ohun ni okoko ejeji adesope ni ojo ti pe ta won ti nbe ijoba fun irin ise eleyi to daju to munadoko oni bo ti le je wi pe ogun abenu ohun na ni ogun ohun sugbon sibe sibe awon na tun nilo irin ise gidi lati lo koju awon obaye je awon karamba ni awon jankoriko ohun oga APC náà ó fìdí ẹ̀ múlẹ̀ wípé àṣírí tí ò bá bò náà ló jẹ́ wípé àṣírí tí ò bò òun ni ó jẹ́ wípé àwọn jàǹdùkú agbébọn náà òun ni ó jẹ́ wípé wọ́n ti ṣe kíni wọ́n ti gbẹ ẹ̀yìn wọlé sí wa lára eléyìí tó jẹ́ wípé ó jẹ́ káwọn olùgbé agbègbè kọ̀ọ̀kan kí ó jẹ́ pé ó yẹ kí wọ́n jí gìrì sí ọ̀rọ̀ ètò ààbò wa jákèjádò ó wá fìdí ẹ̀ múlẹ̀ wípé ṣe rí káwọn orí ajé nílẹ̀ Yoruba kí wọ́n mọ̀ ọ̀rọ̀ náà lé tó jẹ́ wípé ó yẹ kí wọ́n ṣe kíni kí wọ́n rí wípé wọ́n lo àṣà àti ìṣe wa láti rí dájú wípé ètò ààbò ó fìdí múlẹ̀ dáadáa nípa gbípadà sí ìgbà ìwáṣẹ̀ nípa gbípadà sí ìpínlẹ̀ wa gẹ́gẹ́ bí ọmọ Yoruba láti mú ọ̀rọ̀ ààbò nílẹ̀ Yoruba ó fìdí múlẹ̀ dáadáa torí wípé kíni ohun tí ò yẹ ká mọ̀ gbọ́ sétí rárá ni wípé kàwọn àjòjì kan wọ́n ṣe kíni wọ́n ń gbèrú wa látẹ̀yìn ẹ wo ìròyìn yìí ó wà nínú ìwé ìròyìn láàárọ̀ yìí.
1: Nínú ìwé ìròyìn The Daily Trust ǹjẹ́ ẹ ti gbọ́?
0: Bẹ́ẹ̀ni. Ní
1: òtòní, ipe àjọ tó rí sí ọ̀rọ̀ Reluwe Nigeria Reluwe Corporation ni wọ́n ti fìdí ẹ̀ múlẹ̀ láàárọ̀ òtòní wípé lóòótọ́ ni ìṣẹ̀lẹ̀ jàǹbá ọkọ̀ Reluwe ló ṣẹlẹ̀ ní ọ̀nà Wọrí Ìtàpè tó ń lọ sí ọ̀nà ní agbègbè Agbo ní ìpínlẹ̀ Delta. Ẹni tó jẹ́ ọ̀gá àti olùdarí fún àjọ ọ̀hún ìyẹn Dr. Káyọ̀dé Ọpẹ́fà òun ló ṣiṣọ́ lójú ọ̀rọ̀ yìí níbi tí wọ́n ti ń ṣe lálàyé pé ìjàm̀bá ìṣẹ̀lẹ̀ ọkọ̀ náà ṣẹlẹ̀ lágbègbè Agbo ní ìpínlẹ̀ Delta níbi tí àwọn ènìyàn tó pọ̀ nínú ọkọ̀ Reluwe náà tí wọ́n ti ń lọ láti lọ síbi tó lọ. Wọ́n ló kéré tán àwọn tó wà nínú ọkọ̀ Reluwe ọ̀hún wọ́n lé ní 400 nígbà tí pé díẹ̀ nínú wọn fara pa tó sì jẹ́ pé àwọn tó fara pa wọ́n ti gbé wọn lọ sílé ìwòsàn tí wọ́n gba ìtọ́jú lọ́wọ́. Wọ́n lára àwọn tó fara pa tó gbé lọ sílé ìwòsàn àwọn tó jẹ́ pé fara pa wọn ò pọ̀ wọ́n ti tọ́jú wọn wọ́n ti lọ sílé. Àwọn tó jẹ́ pé ó ṣe díẹ̀ wọ́n wá sí wà nílé ìwòsàn tí wọ́n ń tọ́jú wọn. Níbẹ̀ ni wọ́n ti ń sọ wípé lára àwọn tí wọ́n wà nínú ọkọ̀ Reluwe ọ̀hún ni jẹ́ pé 5 nínú wọn òun náà ni wọ́n jẹ́ pé ìfarapa táwọn fi fara pa kò ń ṣe kékeré àmọ́ ọ̀pọ̀ tó fara pa lọ́pọ̀ púpọ̀ náà lọ́wọ́ ní ilé ìwòsàn. Wọ́n wá sọ láàárọ̀ tòní pé àwọn kan ń gbé kiri pé àwọn èèyàn kan wọ́n dárúkọ wọn kó wà nínú Reluwe yìí náà tí wọ́n wà níbi ìjàm̀bá ọba ọ̀gbẹ́ni ọpẹ́ fẹ́ wá sọ pé irọ́ ni ìyẹn o àwọn tí wọ́n dárúkọ yìí wọ̀n sí nínú àwọn tí wọ́n wà nínú ọkọ̀ Reluwe ọ̀hún. Wọ́n ní àwọn tó wà lọ́kọ̀ Reluwe ọ̀hún tó jẹ́ pé wọ́n lé ní 400 gbogbo orúkọ ọba ẹ̀ làwọn ti rí tí wọ́n sì rí pé lágbára ọlọ́run wọ́n sì gbìyànjú láti rí pé ohun tó fa ìjàm̀bá yìí wọ́n ṣiṣẹ́ lórí ẹ̀ tí ò fi ní wáyé mọ́. Wọ́n ní pàápàá àjọ kan wà tí wọ́n pè ní National Safety Investigation Bureau àwọn tó jẹ́ pé wọ́n ń ṣe ìwádìí lórí kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ sí ìjàm̀bá náà báwo ló ṣe ṣẹlẹ̀ ògì ló fà á kí ni ìdí àti ìmọ̀ tí wọ́n fi wáyé. Wọ́n ní tó bá parí ìṣe ìwádìí wọn wọ́n ó gbé wá sórí tábìlì àwọn àwọn ìjẹ́ kọ́rọ́mọ̀ ọ̀nà orílẹ̀ èdè wọ́n jẹ́ ká mọ ohun tí ó ṣẹlẹ̀ tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún fi wáyé àmọ́ káwọn èèyàn má ní bẹ̀rù pé àwọn ò ní wọkọ̀ Reluwe mọ́tò nípé lè ṣẹlẹ̀ wọ́n ní ìṣẹ̀lẹ̀ ìjàm̀bá kò síbi tí ò ti lè ṣẹlẹ̀. Bó ṣe kéèyàn pé kó sọ fóun kó àkẹ́ fòtò ó ṣe é ṣe kó ṣẹ̀ ṣùgbọ́n àwọn ń gbìyànjú láti rí i pé irú ẹ̀ kò tún wáyé mọ́. Ìdí tírẹ́nì tó lọ sọ́nà Wọrí wọ́n ní pé àwọn ti fìdí ẹ̀ múlẹ̀ pé ó wáyé lóòótọ́ ìjàm̀bá yẹn wáyé ṣùgbọ́n àwọn tó fara pa wọ́n ti kó wọn lọ sílé ìwòsàn tí wọ́n gba itoju lowo awon ti won si parapa pupo won ti da won si re pe won re pe alafia won ko si fia fia inu be royin the daily trust jade laaro to yi iroyin na wa
0: o da inje ti gbo inu we royin ni telegraph laaro yi en to je gomina ipinle iko iyun babajide olusola sanwo olu won ti fi ipe si ta fun gbogbo omo orile ede nigeria wi pe ka wa ni isokan ta si ri daju wi pe agbaruku ti isakoso are bola ahmed tinubu ka jo koju isoro eto abo eleyi to je wi pe o nja wa lorile ede wa nigeria o fi die mule wi pe se ri opolopo awon ti o je karamba ni awon jankoriko yi o na ni won sise we nitori pe kini ko si ajosepo to gunmo laarin araalu ati awon ti o je osise alaabo lorile ede wa nigeria o gomina sanwoolu o fi die mule wi pe se ri in ta npe ni oro eto abo ki se ise enikan o be ni ki se ise awon ti o je osise alaabo nikan bo ti wu ko mo won ni ki se ise olori ilu bi are tinubu tabi awon gomina kankan nikan bo ti wu mo won ni awa araalu awa na se pataki iyun lati gbe ogun si eto abo eleyi to je wi pe o mehe lorile ede wa yo ninu atejade to fi sita iyun ni ana ode yi gomina sanwoolu o fi die mule wi pe se ri ipo ti oro eto abo wa lorile ede wa nigeria lasiko yi oni gbogbo wa patapata na la gbodo jidiri ka si se kini ka mu ise se o ro gbogbo omo orile ede yi lati ri daju wi pe won sise po pelu ijoba apapo won sise po pelu awon osise alaabo lati ri daju lati le gogun ti isoro eto abo eleyi to nja wa lorile ede wa nigeria o gomina sanwoolu oni akoko ti to agbodo wa ni isokan agbodo ri daju wi pe abo ara eni labo olu o se kini o fe o asiko gangan ni a nse amulo re o ba ba si kefi nkankan eleyi to je wi pe okun die ka to laarin wa lawujo wa ti gbogbo won se kini ka te gbajare sita fun awon ajo eleyi to je wi pe won je ajo aiso alaabo ki won le tete gbe igbese ni kia kia iroyin wa ninu wero inu telegraph ninu oju iwe keje laaro yi
1: nje ti gbo ninu wero yi the leadership laaro to ni ni egbe kan ti ki se ti ijoba ti won ri se oro eto abo ati alaafia lo ti won pe ni center for security and peace advancement won ti ro mo rede nigeria egbe eyan mo rede nigeria egbiyanju egbo awon awon ologun wa egbo won yeyeke won ni bi se ri pe oro pe won jiyan pe lati le gba awon sile won ni cooperation yen o gbo opolo won se gburu won ni oko won giriri ko sa won ni ko mo kini ko koribo won ni bo bi ma se gbona to ko ko la se mu won no la won igbese to ye ki won gbe won le ri bari pe o ma se tactically ye pe won le get result ele ti won fe won ni be se ri pe won wa yen ele fe ko yabo won be won ni won le yabo won be ko ma yabo won be o se se awon ti won ko yen temi won o lo si o na won ona to ma gbe gba se pa won won won na ara e kan ti won ko ni yen gege bi ora to nda bo bo ilu ati emi o ni tori na e ti ka ni suru fun won en to soro ina ni to je adari ajo na iyan abdulganiyu lo salaye fun awon orede je pe awon ile ise ologun won diyanju the only thing ba se so de bo ni the only thing to je ni pe o nkan to sise won o ba technical o le wa tactical now o ti ba yo o se pe se kon o ni ba kan to ma gbe o ma gbe for some seconds o na bo se ma ri wa wo o le ti wi pe pa pa se na won ajini gbe to ba ko awon eyan gbe to ba ko won wonu gbo location won o ma nku won kaakiri ni je pe o ma nje o ma wa difficult fun awon iso yi lati je pe ko lo machine ti won lo ko fi de mo ko ki be lo wa to ba won bi be to ba wo won so ni pe bi be lo wa ku to ti pon tutu ju obo mi won ti kuro nbe won ni sugbon won sise lori e won si yen ni ka ma gbe sugbon sa dankata ta ma go fa won sise ile ise ologun pa pa won military wa ati ko won to ko to ni pe ise ta ko ta ko lo ni ka ni so ro ni ko ta understand Technique,
2: lọwọ mi o le yan mi o lagbara.
3: Hallelujah, hallelujah, hallelujah. Ijo Mount Shiloh Praying Band of the Only Cherubim and Seraphim. Iwo wa ni number 65, Onifade Street, Lute Road, ni Ilumusi ni Ile Eko. Bi akoko yi pe gbogbo eniyan. CB Sojo Olorun Iyanu, God of Wonders. Ti yo ti o wa awon baba wa, His Grace Babaladura, Dr. HB Phillips. Ti odun yi yo yato. Awon baba wa, Ambassador Pastor Prophet EO Ogoluwa ni baba onisojo ojo na. Akori isojo ojo na ni Iranlowo Atoke wa, E from Above. Friday, Ojo Kejila, Oju Kefa, Odun 2026 ni Ago Meri Irole ni isojo na ma bere. Olorun awon baba wa, Saint John Olufemi Phillips, Ferun e lowo. Iwo na wa o wa je ninu ori ofe na iranlowo ma dide fun o leyin soju na pa gbe igba ope nla Jesu Oluwa
2: Oluwa yara ran mi lowo o ti doju mi soke baba mi se
0: 0704703341 elo e kaaro o
4: elo
0: e kaaro sa yes sir oro ile yi ti kun ladugo sadugo
4: o ti wa su wa bayi I'm you.
0: Ẹja mo fele yi se lo lara bi ta mu pe yelo e ka ro o
4: elo e ka ro
0: Eka, yes, yes, I cabo. Fred Ayeni ni akoni ni janu wa fun sa ti akoko ta wa yi ogagba wa ni kan ni ogbeni Abiola Peters Mr. Perspective lo ko awon eyan won yi atawon loga loga wa gbogbo to fi ma awon amoju ero wa latoke ile ta le mo da ko won leyo ko kan nitori ijoba akoko atawon ti o je osise alaabo wa lati enu loru lohun sisi to fi denu ona bi loruko gbo won na la fi dagbere laaro yi wi pe e seun gbogbo eyin te je te pe wa wole ati gbogbo eyin te lori ofi ati pe gbogbo yin pata na la dupe lowo yen seun o be se ngbo wa ngbogbo igba si ngbogbo akoko lagbara lowo olohun ba mi edumare eti te fi ngbo wa odidi be ni o si ni din te na wole lori lagbara lowo loya mo fe yi se lo ola na le tu pade wa lori akotun eto nje ti gbo ni kan ni wa nbi na ni e seun o bi e ti se ngbo wa adura mo mi omo balogun lo ko mi
1: Fauzia Salako son le record mi e se un fe se tete si wa

0: lọ́nà ìgbẹ́, lọ́nà ọ̀rùn, lọ́nà ìṣáájú, ọlọ́wọ́n bá mi dákan ojú kan lọ. Ẹ gbọ́, torí bá kún, alábẹ́là sátọ̀. Tódò bá wá kún, òmùwẹ̀ láápẹ́ o. Tó bá wá jẹ́ ti pé tó tàbá bà débi ká ṣètọ́jú ojú, kójú ó mọ́lẹ̀ ní kisi, kójú ó mọ́lẹ̀ rokoṣo. Ilé iṣẹ́ tọ́lọ́wọ́n bá mi dádé rẹ̀ fún, tí wọ́n mọ ìtọ́jú ojú. Ilé iṣẹ́ Òṣùlá Aba Eye Solution, àwọn gangan lọ́lọ́wọ́n bá mi rán. Àwọn lọ́lọ́wọ́n bá mi rán, torí wípé ọlọ́wọ́n bá mi fẹ́ nìkan si, jẹ́ nìkan lọ. Àmọ́ mò ń bọ̀ náà mi ò dé. Ẹ jẹ́ kí n dẹ́ka polówó ọjà. Ẹ kú òkèlè.
1: Bàbá Òṣùlá ti àti ń pariwo lọ́jọ́ tó ti pẹ́ pé wọ́n ń bọ̀.
2: Wọ́n ti dé o.
1: Bàbá gangan lẹ́wọ̀n bá tí ó máa dá
2: gbogbo ènìyàn lọ́hùn.
1: Ìṣòro èyíkéyìí ti ń kojú ìríran ẹ̀dá.
2: Yálà ó ti pẹ́ tàbó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀.
1: Ẹ ti náwó, ó ti sùn yín, ẹ ti fẹ́ gbà kẹ́mú.
2: A ò mà ní gbà kẹ́mú àbúrú.
1: Chronic infection ló ń yọ wá lẹ́nu tó ti wá dẹkọ lẹ́run. Tó ń ṣe àkóbá fojú wa àbí a ti ṣàyẹ̀wò.
2: Wọ́n ní àpẹ̀jù ṣúgà ni ò jẹ́ kójú wo clear.
1: Ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta ti sòro ojú lè gbà wá.
2: Ní bàbá Òṣùlá léwé àtegbò fún tó fi lè kojú ẹ̀.
0: Bó sì jẹ́ gẹlẹlẹ̀ ṣègbọ́n. Ẹyin ẹ pe bàbá sórí nọ́mbà yìí. Bóyá ẹ̀yin fẹ́ lọ bá wọn bíṣẹ́ wọn. Ẹ wá wò wípé kẹ́ ẹ má bà kó sọ́wọ́ àwọn tí ó máa fà yín. Ẹyin ẹ pè wọ́n sórí nọ́mbà yìí kẹ́ ẹ tó lọ. 091-57-58-90-16 091-57-58-90-16 tàbí kẹ́ ẹ pè wọ́n sórí 070-38-61-51-68 070-38-61-51-68 kó tó di pé òun ó tẹ̀síwájú. Ẹjẹ́ sáré sọ̀rọ̀ bàbá kan tọ́lọ́wọ́n bá mi gbàdúrà ẹ̀ látọ̀dọ̀ bàbá wa bàbá Òṣùlá. Arákùnrin yìí àwọn ọmọ rẹ̀ ń bẹ nílùú Òyìnbó. Bíi kójú kójú dédé máa sú, ibẹ̀ ló ti bẹ̀rẹ̀. Díẹ̀díẹ̀ tó fi di pé bàbá yìí ò ríran mọ́. Wọ́n ti gbé káàkiri lórílẹ̀-èdè Nàìjíríà fúnra rẹ̀. Wọ́n ti lọ gbá, wọ́n ti lọ sáwo àìmọye ilé-ìwòsàn ni wọ́n ti gbìyànjú. Wọ́n kàn náwó orí àtù náà ni gbogbo ẹ̀ bọ́ sí. Làwọn ọmọ bá wò wípé àwọn ò lè wo bàbá àwọn níran. Òun ló mọ báwọn ṣe délùú Òyìnbó. Wọ́n ní kí bàbá ọmọ bọ̀ nílùú Òyìnbó. Ṣé kí n má tàn yín? Gbogbo bí wọ́n ṣe gbìyànjú tó, ojú kan náà ló padà já sí. Bàbá ò ríran o. Òun ni wọ́n bá dá bàbá padà sí Nàìjíríà. Bàbá ti gba kámú pé tọ́. Bọ́lọ́wọ́n bá mi ṣe kọ́. Póun ó lu ìgbésí ayé òun tó kù nu. Ọ̀rẹ́ bàbá ìkan ló wá lọ́jọ́ kan ló wá wò wípé a lè máa bá a lọ báyìí. Òun mọ̀ bìkan. Tẹ́ ẹ bá níwò wípé ẹ ti náwó ẹ̀jẹ̀ àjọ débẹ̀. Bàbá yìí kọ́kọ́ wò pé gbo ló tún fẹ́ dàbí gbogbo ibi tóun ti lọ. Àmọ́ fọkàn kan pé òun ò fẹ́ gbó ọ̀rẹ́ òun lẹ́nu. Bàbá yìí tẹ̀lé wọn, ó di iléeṣẹ́ Òṣùlá Aba Eye Solution. Nígbà tí wọ́n débẹ̀, wọ́n bẹ̀rẹ̀ ìtọ́jú. Bàbá tó ti ń rí bí ọyẹ́ tẹ́lẹ̀. Bàbá tó ti ń rí kùrukùru tí ò ti ríran mọ́. Nígbà tí wọ́n dọ́dọ̀ Òṣùlá Aba Eye Solution, Ọlọ́run ọba mi padà gbàkóso. Tẹ́yìn náà bá nírú èèyàn bẹ́ẹ̀ ní. Tẹ́ ẹ ní láyìíká yín tí wọ́n ti náwó. Ẹ̀yin máa mú wọn, ẹ má jẹ́ kọ́rọ̀ wọn ó sùn yín o. Ẹ máa mú wọn bọ̀ ní iléeṣẹ́ Òṣùlá Aba Eye Solution. Bàbá ò máa fẹ́.

0: 08069243475. Bákan náà ọ̀pọ̀ èèyàn ń lo jẹ́ pé wọ́n ti sáré kiri títítí lórí ọ̀rọ̀ ayé wọn ṣùgbọ́n tí ò sáyè padà ẹlòmíì ti náwó ó ti nára ọ̀pọ̀ ti kó sọ́wọ́ àwọn ń jìbìtì lórí bó o nìgbé ayé wọn ń lo ṣe fẹ́ yí padà sí rere ìwọ́ tó ń gbọ́ mi lálẹ́ yìí orí tí ó gbé ọ́ ó ti gbé ọkọ̀ aláwo rẹ̀ báyìí ẹlòmíì a máa gbé ọjà kalẹ̀ látàárọ̀ báyìí tí ò sì ní ta kò ní ta wá naira àkàìmọye ọdún sẹ́yìn ńlẹ ẹlòmíì ń lo ti ń ṣiṣẹ́ ṣùgbọ́n tó jẹ́ wípé kò rí nǹkan kan tọ́ka sí iṣẹ́ tẹ́lòmíì ń ṣe tí ò rí nǹkan kan tọ́ka sí ńlọpọ̀lọpọ̀ ni wọ́n ti ṣe sí tó jẹ́ wípé wọ́n ti fi gbé nǹkan rẹ̀ ṣe gbogbo àdojúkọ eléyìí tó jẹ́ wípé ẹ̀dá bá ń kojú ẹ mọ̀ jẹ́ àtanra wa kì í ṣe gbogbo ẹ̀ náà ni ó gba kẹ́ ẹ fojú rinjú pẹ̀lú wọn bẹ́ẹ̀ ni àwọn nǹkan mìíràn wà tó jẹ́ wípé wọn ó kàn tọ́ yín sọ́nà ni pé ó dá ẹrìn báyìí ẹ ṣe eléyìí ẹlòmíì wọn ó kàn sọ fún ni wípé ẹ wò ó ẹ lọ ṣe sàárà tó sì jẹ́ wípé ọ̀nà ó là fún ẹ nílò láti fojú rinjú pẹ̀lú wọn ẹlòmíì rèé wọn lè sọ fún pé ọ̀dà ọmọ oṣù wo ni yín ìgbà wo ni wọn bí yín àwọn nǹkan báyìí lẹ́lẹ́dàá yín rọ̀ mọ́ ìràwọ̀ yín ẹ mọ́ jẹ nǹkan báyìí ẹ mọ́ jẹ mọ́ ẹ mọ́ ṣe nǹkan báyìí ẹ mọ́ ṣe mọ́ ìkìlọ̀ lásán ńlẹ ẹlòmíì gbà ó lè mí fi mọ́ sọ fún wọn wípé gbogbo ohun tí ẹ̀yìn bá ń dojú kọ gbogbo ohun tẹ́yìn bá ń là á kọjá lákòókò yìí ẹ̀yìn ẹ ṣàtì ẹ̀ pè wọ́n sórí ẹ nọ́mbà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ná ṣe rí ọ̀pọ̀ ìgbà ló jẹ́ pé wọ́n ó wòye wọ́n ó sì wo sàákún gbà wọ́n bá ṣàwọn àyẹ̀wò kọ̀ọ̀kan wípé ìràwọ̀ yín ò rọ̀ mọ́ kinní yìí ìràwọ̀ yín ò rọ̀ mọ́ nǹkan báyìí ẹ mọ́ ṣe eléyìí mọ́ ẹlòmíì bí bá ń lọ̀lá póhùn jẹun lójú oorun kò gba pé à ń sáré káàkiri ẹlòmíì bó bá ń lọ̀lá pé òun níbàálòpọ̀ ojú oorun kò gba pé à ń sáré káàkiri ẹlòmíì sì rèé bó bá jẹ́ pé ń gbò bá ṣiṣẹ́ lọ látàárọ̀ dalẹ́ ìtẹ́ẹ̀tù mọ́ rí ni wípé yóò tún mọ́ ṣiṣẹ́ lójú oorun nígbà tí ó bà jí báyìí yóò máa làágùn yóò ti ṣiṣẹ́ gbogbo ara ó ti wá da wokòwò kó ngbà tí ó bá fi jí eléyìí kò dáa rárá o ẹ já tètè gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ ayé wa gbogbo ohun tá a bá ń kojú pátápátá ọlọ́run ọba mi Èdùmàní fún wọn ṣe níléeṣẹ́ solution ẹ mọ̀ pé wọ́n báyìí báyìí nígbà míì náà a sì mọ̀ gba pé tọ̀ ẹ yọjú sí wọn ni ṣùgbọ́n kì í ṣe gbogbo ìlàkọjá yín ìní ò gbà kẹ yọjú sí wọn ẹ̀yin ẹ ṣàkọ́kọ́ pè wọ́n ná sórí àwọn nọ́mbà yìí bẹ́ẹ̀ bá pè wọ́n ní ìsìn wọn ó gbé bẹ́ẹ̀ pè wọ́n lọ́la wọn ó gbé ẹ kọ nọ́mbà ńlẹ̀ 08081984247 08081984247 08081984247 tàbí 08069243475 08069243475 08069243475 ẹ ṣeun.
1: Ilé àfún nínú ọ̀sán, olóyún abẹ́, àìṣiṣẹ́ abẹ́, ewé ń jẹ́.
2: Ẹgbàálégbèje àìsàn ohun àrùn ní bàgọ́ ara ìdáwọ̀ ìyá àjà bóríbáwá kún níṣẹ́ ló yá sátọ alábẹ́lọ́wọ́ àìsàn tàbá àrùn wo ní bàgọ́ ara tiẹ̀ wọ̀ ìyá àjà nípasẹ̀ chronic infection tó ti kọ́lé àìsàn lóríṣiríṣi ságọ̀ ara tiẹ̀ ọ̀pọ̀ èèyàn ni ò mọ̀ pé tí ìtọ̀ ṣúgà ayò dábẹ́tìsì bá ṣẹ̀ ń gẹ̀rẹ̀ ságọ̀ ara tán a mọ̀ sílẹ̀kùn àrùn lónìrànràn ságọ̀ ara ọlọ́mọkùnrin àtọlọ́mọbìnrin wọ́n ti sọ fẹ́lòmíì pààrọ̀ ti ẹ̀ kì í ṣojú lásán ó ti lòògùn lòògùn ó ti sáré títí tí kò sáyé padà ẹni tó mojú ògún ní dàbí nírè bàbá ọ̀nà àbáyọ baba solution alashi atoludari ile ise olohun osebi solution health center ati ile ise olohun osebi eyan ni ebe spiritual center ni etolo o wa ni 22 oseni street off lawansing bus stop suru lere lagos elu elu won ni 08081984247 ati 08069243475.

Cabo pada. Ìjà àgbéyẹ̀wò lórí ètò lálẹ́ yìí. Kò tí ẹ fi bẹ́ẹ̀ pọ̀ rárá. A ti sọ ìtàn nípa Moshood Kasimo.

dietro la lei. Così è Fiber, ora va. Ati soito, ne pa mo judi kasi mo. Ona, oti pinu, wipe isha kusu on yobo, so wa ishi joba lagbada. O shakbe kale ajo ele to odibo. Ele to fi ojo ba on fri, unwosu, to fi si alagare. Wọ́n gba orúkọ àwọn ẹgbẹ́ òṣèlú sílẹ̀. Wọ́n gba àwọn olùdíje sílẹ̀ lábẹ́ ẹgbẹ́ òṣèlú kọ̀ọ̀kan. Wọ́n bẹ̀rẹ̀ sí ní múra álẹ̀ fún ètò òdìbò. Àti ètò òdìbò gbogbogbò. Ṣùgbọ́n kó tó di wípé wọ́n múra álẹ̀ fún ètò òdìbò gbogbogbò. Wọ́n dìbò gómìnà. Ibo àwọn aṣòfin àgbà, ìyàn sẹ́nẹ̀tì àti tilé ìgbìmọ̀ aṣojú ṣòfin ó wáyé nígbà náà. Bákan náà ni wọ́n fi ìbò ni wọ́n fi yan àwọn aṣòfin ilé ìgbìmọ̀ aṣòfin nípínlẹ̀ gbogbo jákèjádò orílẹ̀-èdè wa Nàìjíríà. Lójú gbogbo ọmọ Nàìjíríà ń gbà náà ẹ̀kọ́ ti ń ṣojú mú. Ibi a fẹ́ gbin òbí sí, òbí ti ń lalẹ̀ wù mẹ́. Ètò òdìbò ààrẹ ń lókù nígbà náà. Eléyìí tó padà wáyé lọ́jọ́ kejìlá oṣù kẹfà June 12th ọdún 1993. Alhaji tó fà òun ni olùdíje dupò ààrẹ lábẹ́ àsẹ ẹgbẹ́ òṣèlú NRC. Nígbà tí MK wa Abiola tóun jẹ́ olùdíje lábẹ́ àsẹ ẹgbẹ́ òṣèlú SDP. Wọ́n ṣàgbékalẹ̀ option A7 eléyìí tí ọ̀jọ̀gbọ́n Humphrey Nwosu tó ṣàmójútó rẹ̀. Option A7 yìí nǹkan ni ètò òdìbò gbangba làṣà ta nǹkan. Bẹ́ẹ̀ ṣe ń dì ni wọ́n mọ̀ kà. Bẹ́ẹ̀ ṣe ń tẹ̀ ni wọ́n mọ̀ kọ́. Ẹ̀rí bí wọ́n ṣe ń dì tó sì jẹ́ wípé bí wọ́n ṣiṣẹ́ ń kà náà lẹ́mọ wò. Bẹ́ẹ̀ bá ti tẹ̀ka ti yín, wọ́n gbé òkè ẹ̀rí pò ti lé kan sí. Délédú ò ṣàánú wa kìí ṣe bí ìtàkókò tá a wà yìí. Ẹ̀pẹ́ ti kọ́kọ́ gbọ́ àwọn kan ó ti mọ sáré kí ìlú pé àwaláwọlé àwaláwọlé àwaláwọlé o. Bó o bá yálẹ̀ tó ń gbọ́ pé àwọn báyìí ló tún wọlé. Kò rí bẹ́ẹ̀ ńgbà náà. Torí àwọn àjọ kan tó jẹ́ wípé àwọn ikọ̀ tí wọ́n wá láti ilẹ̀ òkèrè láti wá ṣe àyẹ̀wò àti àwọn àmójútó ètò òdìbò tó wáyé ńgbà náà. Wọ́n fìdí ẹ̀ múlẹ̀ wípé ètò òdìbò ọ̀hún òun náà ló ṣe kíni ló ta sánsán jù. Ó sì jẹ́ wípé láti ìgbà náà títí di àákò tá a wà yìí. Kò sí ètò òdìbò tá a lè fi wé. Orí kò sí ń tá à ń pè ní mọ̀gòmọ́gó kanú kọ̀ọ̀kan kanú rárá bó ti wù kó mọ́. Kódà ẹni tí ó jẹ́ tí wọ́n jọ ń fi gágbága inú Alhaji tó fà. Gbogbo ò tí ẹ̀ wulẹ̀ ṣe kí ni kò tí ẹ̀ wulẹ̀ jàǹpata rárá. Torí pé ìta gbangba báyìí ni gbogbo ẹ̀ wà. Kò sí pé à ń kó wọlé àwa ń kéde èsì lẹ́yìn ijọ́ mẹ́ta irọ́ o. Nígbẹ̀yìn gbẹ̀yìn. Ètò òdìbò fìdí ẹ̀ múlẹ̀ wípé MK wa Abiola ń lo jáwé olúborí. Ṣùgbọ́n wọn ò tí ì kéde rẹ̀. Ó hàn gbangba gbangba wípé òun ló jáwé olúborí. Àjọ elétò òdìbò eléyìí tí ọ̀jọ̀gbọ́n Humphrey Nwosu tó jẹ́ alága rẹ̀ nígbà náà wọ́n kéde èsì ìdìbò. MK wa Abiola ó ní ìbò tó pọ̀ ju ti Alhaji tó fà lọ. Ìbò rẹ̀ jẹ́ 8,001,402. Ó tún wá lé 300,000.

0: 8,341,309 ìbò mílíọ̀nù mẹ́jọ ẹgbẹ̀rún lọ́nà mọ́kànlé ní ọ̀rìnlélọ́ọ̀dúnrún ó wá lé ní ọ̀ọ́dúnrún ó lé mẹ́sàn-án 8,341,309 nígbà tí tó fà ní ìbò mílíọ̀nù márùn-ún àti ẹgbẹ̀rún lọ́nà 384 ó lé méjì àti mẹ́tàdínláàádọ́rùn-ún 5,952,087 ṣùgbọ́n kó tó di pé wọ́n kéde Abiola gẹ́gẹ́ bí ẹni tó jáwé olúborí lẹ́yìn tí wọ́n kéde èsì ìdìbò tán ni o. Ìṣàkóso ológun nígbà náà wọ́n wọ́gi lé ètò ìdìbò ọ̀hún. Eléyìí tó mú kí Abiola kó bẹ̀rẹ̀ sí ní làkàkà. Òun fapá jánu. Tó sì ń jà fún ẹ̀tọ́ rẹ̀. Ó ń jà fún ìbò rẹ̀. Ó lóun lòun jáwé olúborí. Bẹ́ẹ̀ nítorí wọ́n ti kéde sí àbájáde ìbò. Ṣùgbọ́n wọn ò tí ì kéde rẹ̀ wípé òun ló jáwé olúborí gẹ́gẹ́ bí ààrẹ. Àkàìmọye ìpàdé ló wáyé. Ṣùgbọ́n tó jẹ́ wípé kò so èso kankan rárá bó ti wù kó. Àkàìmọye ìwọ́de òun ìfẹ̀hónúhàn ló wáyé. Ṣùgbọ́n tí ò túrun kankan rárá bó ti wù ó mọ̀. Orí eléyìí ni a wà tí ọ̀gágun Ibrahim Badàmọ́sí Babangida fífi pòólẹ̀. Tó sì yan Ernest Shonekan gẹ́gẹ́ bí ààrẹ fìdí ẹ́ lórílẹ̀-èdè wa Nàìjíríà. Lásìkò ìbákan náà, wọ́n sọ ohunkóhun lórí ètò ìdìbò tó gbé Abiola wọlé bó ti wù ọmọ. Wọn ò kéde MKO Abiola gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. Kódà ní ìgbà tó jẹ́ wípé wọ́n ti gbàgbé pé tó ìdìbò ti ẹ̀ wáyé rárá ńgbà náà ni. Abiola àtàwọn alátìlẹyìn rẹ̀ wọn ò sinmi. Níṣe ni wọ́n ń gbègbésẹ̀ lójoojúmọ́. Kódà wọ́n gbọ́rọ̀ ń lọ sílé òkèèrè lórílẹ̀-èdè aláwọ̀ funfun. Síbẹ̀ náà ń kọ́ kò so èso kankan rárá bó ti wọ ọmọ. Ẹnu eléyìí ni a wà tí ọ̀gágun Sani Abacha tó fi yọ Shonekan nípò. Tó sì kéde ara rẹ̀ gẹ́gẹ́ bí ààrẹ ológun fún orílẹ̀-èdè wa Nàìjíríà. Lẹ́yìn ìdìtẹ̀gbàjọba eléyìí tó wáyé ni. Eléyìí gan-an ló tún wá kó ìrètí MKO Abiola ló kò da omi lórí àti jẹ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n bẹ̀rẹ̀ sí ní taná wádìí MKO Abiola. Orí àkàìmọye ìwọ́de àkàìmọye ọ̀rọ̀ náà ni sọ. Ojú wà lára rẹ̀ púpọ̀ jù. Àwọn kan ní a wá gba Abiola mọ̀ràn wípé mọ̀jà mọ̀sálà a máa kíkanjú o. Akíkanjú tó bá mọ̀jà tí ò mọ̀sá, irú wọn ni a ń bógun lọ. Èyí ló sì fà á tí MKO Abiola tó fi sàsálà fún ẹ̀mí rẹ̀ nígbà náà. Ó na pápá bora, ó lọ fara sunko síbì kan. Pẹ̀lú Babiola ṣe sá lọ yìí pẹ̀lú bó ti ṣe sá àsálà fún ẹ̀mí rẹ̀ tó láti ibi tó wà bí ó sá pamọ́ sí ní tútí ń jà fitafita fún ipò rẹ̀ gẹ́gẹ́ bí ààrẹ Nàìjíríà nígbà tó yá ìjọ ọ̀fẹ́ ẹ̀ mọ lọ bí ọdún kan bá wọn. Abiola padà dé sórílẹ̀-èdè Nàìjíríà. Ó padà dé pẹ̀lú ìgboyà. Ó sì bẹ̀rẹ̀ sí ní bèrè fún ẹ̀tọ́ rẹ̀. Ó bẹ̀rẹ̀ sí ní bèrè fún ipò ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. Lẹ́yìn ètò ìdìbò tó gbé wọlé. Abiola pèpàdé àwọn oníròyìn ní ẹ̀pẹ́tẹ̀dú nílùú Èkó. Nínú iṣẹ́ ìwádìí eléyìí tó jẹ́ wípé a ṣe nínú iṣẹ́ ìwádìí tá a ṣe. Ọ̀pọ̀ ń bèrè wípé kí ló dé tó jẹ́ wípé ẹ̀pẹ́tẹ̀dú ni Abiola ló pe ìpàdé oníròyìn sí. Ṣé ẹ sì rí ìpàdé oníròyìn yìí, ìpàdé oníròyìn káàkiri àgbáyé. Ó ní ẹnìkan tó jẹ́ wípé tímọ́tímọ́ rẹ̀ ni. Ló ń gbé ní ẹ̀pẹ́tẹ̀dú. Bó tilẹ̀ jẹ́ wípé ó yẹ kí ìjọba kí wọ́n sọ ibẹ̀ ń di ibùdó ògbafẹ́. Àbí ibùdó mọ́nìgbàgbé kan. Ibi tí MK wà Abiola tó ti kéde ara rẹ̀ gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. Ní ẹ̀pẹ́tẹ̀dú. Ṣùgbọ́n títí dòní olónìí. Wọn ò ṣe nǹkan kan bẹ́ẹ̀ bó ti wù ọmọ. Lẹ́yìn èrè MK wà Abiola tó wà ńbẹ̀ gbogbo ẹ̀ yìí ti bó tán. Lásìkò yìí tó pé ọdún kan tí ètò ìdìbò náà wáyé ìyún lọ́jọ́ kejìlá oṣù kẹfà June 12 ọdún 1994. Lẹ́yìn ọdún kan tí wọ́n ti wọ́gi lé ètò ìdìbò eléyìí tó gbé MK wa Abiola wọlé gẹ́gẹ́ bí ààrẹ Nàìjíríà. Ó fi ìpè síta fún ìṣàkóso Sani Abacha láti fi pòólẹ̀ ní kíákíá. Yóò sì jẹ́ kí èròngbà àwọn aráàlú kó wá sí ìmúṣẹ. Ó ní tí wọ́n bá gbà láti fìjọba lẹ̀ lẹ́rọ̀ lọ́mọ oníwọ́ọ́rọ́wọ́. Ó ṣèlérí láti fẹ̀yìn wọn tì lọ́kọ̀ọ̀kan ìjèjì àwọn tó jẹ́ ológun tí wọ́n ti ṣèjọba tí wọ́n wà nínú ìṣàkóso ńgbà náà. Ó lóun ó bojú àánú wọ̀n òun ó fẹ̀yìn wọn tì. Tóun ó sì fún wọn láwọn àjẹmọ́nú wọn tí wọ́n tọ́ sí lẹ́sẹ̀kẹsẹ̀. Níbi ọ̀rọ̀ rẹ̀ ló ti ṣàpèjúwe àwọn ológun nígbà náà. Gẹ́gẹ́ bí olóṣèlú nínú aṣọ ológun. Abiola pè wọ́n lólè. Ó pè wọ́n lálọ kó lóhun kígbe. Ó ní wọ́n ń já àwọn èèyàn lólè lọ́sàn-án gan. Lẹ́sẹ̀kẹsẹ̀ tí Sani Abacha tó gbọ́ gbogbo ọ̀rọ̀ yìí. Ó pàṣẹ pé kí wọ́n fọwọ́ síkún òfin mú Abiola ńgbà náà. Ni wọ́n sì fi ṣàhámọ́. Ẹ̀sùn tí wọ́n fi kàn án ni ẹ̀sùn ìdìtẹ̀mọ́jọba. Eléyìí tó lóyìnbó ń pè ní treason kan. Ẹja ṣe báyìí. Díẹ̀ nínú ọ̀rọ̀ tí MK wa Abiola sọ nígbà náà nígbà tí ní ẹ̀pẹ́tẹ̀dú ẹja gbọ́ díẹ̀ nù ẹ̀ ń bọ̀.
1: postponements and cancellations too. Country knows how busy and how otherwise occupied I've been all my life. Knowing fully well the misfortune of other distinguished Nigerians in the recent past, I made the wildest possible consultation and sought assurances that I would not be chasing shadows. These assurances were given, in some cases from the highest level of government. I consulted the president himself, and he gave the assurance himself that this time around he was serious. I was therefore convinced that the commitment to civilian rule come August 27, 1993 was firm, settled, and irrevocable. I could not imagine that the purported transgressions of the judiciary could possibly be made. Nigerian polls crab as democracy is put on hold. Nigerian general voice vote blocking civilian rule. I will give you copies of all this. The International Observer Group says so. NEC itself says so. They know it and they said it. In its affidavit to the Court of Appeal in Kaduna, NEC said the results were already unknown. I won. Yeah. Yeah. Yeah. Yeah. Yeah.

0: ọjọ́ tí wọ́n lọ mú MK wò Abiola nílé. Ilé-iṣẹ́ ìròyìn CNN lórílẹ̀-èdè Amẹ́ríkà lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ òun ni wọ́n ti ń ṣe ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú rẹ̀ ní ọjọ́ tí wọ́n lọ mú nílé gangan. Ẹ̀jẹ̀ agbọ̀n tí wọ́n bá sọ tóun náà sì sọ pẹ̀lú wọn.
1: What is happening at your house? Are you being arrested?
2: I'm being arrested. I'm just going out now with the police.

ọ̀nà sí fún wa gẹ́gẹ́ bí ọmọ Yorùbá fún MK wa Abiola nígbà náà láti dipò ààrẹ mú láti di ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. Oríṣẹ́ mọ̀ wípé nígbà tí gbogbo wàhálà ọ̀hún ti ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ lábẹ́nú, ó ní Babangida fúnra rẹ̀ lódìdí fi Ernest Shonekan ló fi síbẹ̀ wípé ìwọ jẹ́ ààrẹ fìdí ẹ́. Fúnra rẹ̀ ló kú òní kò wọn ò dìtẹ̀ gbàjọba lọ́wọ́ ọ̀rẹ́. Àkọ́kọ́ nù ọmọ Yorùbá ló fẹ́ bọ́ sípò ló jáwé olúborí ṣùgbọ́n tí wọn ò kéde. Wọ́n tún wá fọmọ Yorùbá síbẹ̀ wọ́n ní kóhun ṣèkínì kóhun ó jẹ́ ààrẹ fìdí ẹ́ orílẹ̀-èdè wa Nàìjíríà. Iṣẹ́ ń bá mi fi òye gbé. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà ni gbogbo àkókò tí Ernest Shonekan fi wà ńbẹ̀. Kò kéde MK wa Abiola gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. Èèyàn ò bá tiẹ̀ ṣèyàn kó jẹ́ wípé ìjọ náà ló ná sọ wípé òun ò sàárẹ̀ mọ́ gẹ́gẹ́ bí ààrẹ fìdí ẹ̀. Bí kí wọ́n mọ̀ kàn kéde rẹ̀ náà. Àwọn iṣẹ́ ìwádìí kan wà níbẹ̀ ṣùgbọ́n tó jẹ́ wípé a lè ṣí ìwé kan lórí afẹ́fẹ́ báyìí. Ṣẹ̀rí a ṣàkójọpọ̀ rẹ̀ lọ́sẹ̀ yìí sọ́sẹ̀ tó ń bọ̀. A wà fi sójú òpó YouTube wa. Gbogbo ẹ̀yin tẹ́ ti wà nù gúrúùpù. Gbogbo àwọn àṣírí tó wà bẹ́ẹ̀ láǹfààní láti ṣèkìn láti kó sínú ẹ̀ dáadáa. Ẹ láǹfààní àti lọ ṣèkìn, ẹ láǹfààní àti lọ fojú lóúnjẹ lórí ẹ̀ lójú òpó YouTube. Orí afẹ́fẹ́ la wà, gbogbo ẹ̀ náà kọ́ la lè sọ láfẹ́fẹ́. Ṣùgbọ́n tó yé mi gbangba gbangba ni pé báṣẹ bá kọjá èèyàn, àwọn ẹni tá à ń wò gẹ́gẹ́ bí aláṣẹ nígbà náà òun náà ń dáhùn sáṣẹ àwọn kan. Kódóró bẹ̀ gangan ni wípé tímọ́tímọ́ òun ni Abiola àti Babangida. Ẹ rí nínú ọ̀rọ̀ rẹ̀ tó ní òun ti bá ààrẹ sọ̀rọ̀ tó sì gba òun tó sì sọ pé kóhun ó fọkàn balẹ̀ gbogbo ẹ̀ ni ó lọ bá wọn ṣe fẹ́. Ètò òdìbò ó wáyé jẹ́ pé òun kàn ń bò ló ti ṣèbò kóhun kàn ṣe di ṣádò àwọn kàn ṣe sí ṣádò lásán ni kan lé òjìjì káàkiri. Ètò òdìbò wáyé ó sì wáyé lóòótọ́. Èsọdún 1993 ni gangan òun Labiola bẹ̀rẹ̀ sí ní díje dupò. Ó ti fìfẹ́ hàn láti díje dupò lọ́dún 1983. Bẹ́ẹ̀ni gbogbo ẹ̀ lákòópọ̀ gba àwọn tó sodo síbẹ̀. Tímọ́tímọ́ ni Abiola àti Babangida jẹ́. Ọ̀rọ̀ náà ní í ṣe pẹ̀lú Samuel Doe tó jẹ́ ààrẹ orílẹ̀-èdè Ugba náà. Orílẹ̀-èdè Zimbabwe àbí orílẹ̀-èdè kìíní kan ni. A ṣàkójọpọ̀ rẹ̀ fọkànbalẹ̀. Nígbà tí ọba fi dọ̀sẹ̀ tí ń bọ̀, a sọ fún yín wípé ó ti wà lójú òpó YouTube wa. Àwọn ìbéèrè tá a fẹ́ bíra wa leléyìí tá a sì jọfòye gbé tá a jọfòye dáhùn. Lójú ìwòye yín,
ṣe ìfẹ́ ọmọ Nàìjíríà náà Labiola ní tó bẹ́ẹ̀. Ṣé ká tiẹ̀ wá sọ wípé Tabiola bá jẹ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ń gbà ọ́? Sórílẹ̀-èdè yìí ò bá dáa ju bó ti wà yìí lọ. Ṣé kìí ṣe pé tóun náà fẹ́ rí bẹ́ẹ̀ nǹkan àlùmọ́nì orílẹ̀-èdè wa ló jẹ́ kóun náà ọmọ sáré kí àbí kílẹ̀ rù? Ẹ tiẹ̀ wá dúró náà, Sábíọ́lá lolùgbàlà wa gbà náà, sóun lolùgbàlà wa lórílẹ̀-èdè Nàìjíríà gbà náà. Àwọn ìbéèrè yìí àtàwọn ìbéèrè míì tẹ́yìn náà lè máa wò wípé ń tawọ́ tasẹ̀ nú yẹn jájọ́ ṣe kí ni kájọ fikùn lukùn kájọ foríkorí lórí ẹ̀ lálẹ́ yìí. Ṣé fẹ́ orílẹ̀-èdè Nàìjíríà náà Labiola ní tó fi dúró pépépésẹ̀ ìbò bẹ́ẹ̀ kéde èmi o? Dandan Musa gbọ́dọ̀ wọlé gẹ́gẹ́ bí ààrẹ ni. Àti pé June 12th ètò òdìbò ló wáyé ńjọ́ náà. Ṣé June 12th ló yá máa ṣèrántí ẹ̀ ni? Àbí ọjọ́ keje oṣù keje ọdún 1998 tí MK wa Abiola tó jáde láyé? Ṣé June 12th ọdún 1993 ló yá máa ṣèrántí rẹ̀? Àbí ọjọ́ keje oṣù keje July 7th ọdún 1998 tí MK wa Abiola jáde láyé? Àwọn ìbéèrè yẹn bá ń kó pọ̀ kẹjẹ àjọ fikùn lukùn lórí ẹ̀. Ẹ̀yìn rí nǹkan kan tó wà tó ṣe.

0: καλέ σαου. Βαβά Τζον, έμα καλέ σαου, κουμπιό μετάου.
1: Είσαι κόμμα σε λίγο.
0: Γεια σα. Γεια
1: σα. Γεια Αλλά δεν είναι κοντά το άτομο, δεν είναι κοντά το άτομο, δεν είναι κοντά το άτομο, δεν είναι κοντά το άτομο, δεν είναι κοντά το άτομο, δεν είναι κοντά το άτομο, δεν είναι κοντά το άτομο, δεν είναι κοντά το άτομο, δεν είναι κοντά το άτομο, δεν είναι κοντά το άτομο, δεν είναι κοντά το άτομο, δεν είναι κοντά το άτομο, δεν είναι κοντά
0: 0704700341. Àwọn ìbéèrè ta làálẹ̀. Àkọ́kọ́ ni wípé ṣé lóòótọ́ bí gbogbo a ṣe ń gbà náà, a nílò olùgbàlà ní àtàrí gbogbo àwọn tí ń ṣẹlẹ̀ lábẹ́ ìṣàkóso ológun gbà náà. Ṣé tó bá jẹ́ wípé Abiola wọlé gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè gbà náà, ṣé orílẹ̀-èdè yóò bá tún dáa jù báyìí lọ? Àkọ́kọ́ nu. Ẹ̀kejì ni wípé pẹ̀lú gbogbo ìlàkọjá tí Abiola rí, ṣé ìfẹ́ àwọn ọmọ orílẹ̀-èdè yìí náà ló wà lọ́kàn rẹ̀ tó bẹ́ẹ̀? Ṣé ìfẹ́ orílẹ̀-èdè Nàìjíríà náà ló wà lọ́kàn rẹ̀ tó bẹ́ẹ̀? Àjọsọ ti wà láàrin wọn pé bíbájá olúborí ó gbéjọba alẹ̀ fún mi. Tímọ́tímọ́ ni wọ́n. Ṣé kìí ṣe páwọn nǹkan kan wà lábẹ́nú tí ò hàn sí wa? Ṣé kìí ṣe pé táwọn kan lé lọ sípò lákòókò tá a wà yìí náà ni bàbá fẹ́ lé lọ ọbẹ̀ ńgbà náà? Lóòótọ́ gbogbo wa mọ̀ owó ń bẹ wọ́n ṣe dáadáa, ṣùgbọ́n bá a bá tún wò lẹ́gbẹ̀ẹ́ kejì ṣe mọ̀ wípé owó yìí tó lówó. A tún wá fẹlẹ́ ìkún pé ṣé June 12 ọdún 1993 tí ètò òdìbò wáyé ló jẹ́ a mọ̀ ṣèrántí rẹ̀ ni, àbí ọjọ́ tí MK wà Abiola gangan tó jáde láyé? Ẹjẹ́ àkópọ̀ kájọ sọ̀rọ̀ lórí ẹ̀. Ẹ káàlẹ́ o.
1: Bàbá Àdàmà.
0: Yẹ́sà, ẹ káàlẹ́ sà.
1: Ẹ máa jẹ lè gbàgbé lọ láti ìpínlẹ̀ Lajẹ ló máa ń
0: sọ. Yẹ́sà, ẹ káàlẹ́ sà. Ìpè ń re. Bàbá ẹ pè mí padà, ẹ pè mí padà. Ẹ̀lú ẹ káàlẹ́ o.
1: Ẹ̀lú ẹ káàlẹ́ o.
0: Ẹ káàlẹ́ sà, ẹ bá yín rédíò yín lẹ̀ dáadáa. Àmì o, ṣé ẹ bá kó àwọn ìbéèrè ń pọ̀ kẹ́ bá ń sọ̀rọ̀ lórí ẹ̀.
1: Àrùkọ tẹ̀mí ní Lákìmù Jábọ̀ látàrí ojúlẹ̀.
0: Yẹ sà, mo wà pẹ̀lú yín.
1: Lórí ọ̀dọ́ àbáwá Abiola bẹ̀rẹ̀ ọlọ́mà àpọ̀rọ̀ ojú.
0: Àmì àmì o.
1: Ọ̀rọ̀ Yorùbá, ẹni tí wọ́n fẹ́ lò ń dárin ni, wọ́n fẹ́ kí Yorùbá lórí mi.

0: bẹ́ẹ̀ni.
1: Ó ní òun kọ rí pé ìjọba dápàdì ilẹ̀ pé aráàlú náà máa ń kóra wọn jọ. Wọ́n fi máa dápàdì ilẹ̀.
0: Bẹ́ẹ̀ni.
1: Ọ̀ bàbá Gídá ní olè fún àìkòkò 23 party. Ibi tẹ́mi ti wòye pé bàbá yìí ò fẹ́ péjọba lẹ̀ nìyẹn. Ẹyin gba yẹn, olóṣè ti wá dá 2 party ilẹ̀, SDP àti
0: NRC.
1: Ẹ dẹ̀ rí pé NRC àti SDP tó dálẹ̀ náà. Àwọn kandidéètì méjèèjì ńgbà náà ti Roma ni kandidéètì NRC. Ti Yaradua Tókú ló jẹ kandidéètì SDP. Wọ́n wá ní Yaradua ní pé ó ṣe rígbìn nínú primary wọn. Babangida ńlá ti nọ́ni fáìl àwọn méjèèjì. Instead kó nọ́ni fáìl Yaradua nìkan. Ó wá nọ́ni fáìl pẹ̀lú Ṣe Roma.
0: Àwọn
1: ìmọ̀ ìpẹ́ tí Abiola àti Ṣe Roma bá gbé àkótí Abiola ò lè wé Ṣe Roma nílẹ̀ Hausa. Bẹ́ẹ̀ ni
0: òun
1: ló ti nọ lé báyẹn. Ẹ wá rí pé kó fi wọ́n gbé sí NRC. Ó ò tí ẹ̀ mọ́ lágbo òsì
0: lọ́wọ́. Wọn ò mọ rárá bẹ́ẹ̀
1: ni.
0: Oníṣòwò ni.
1: Oníṣòwò ni. Tó ìyẹn ló jẹ́ kí Abiola kó lè nà á lẹ́yìn náà. So, Babangida, ó kàn tan Abiola ni pé òun máa gbéjọba lẹ̀, oníjọba gbé lẹ̀. Àṣírípọ̀ lábẹ́ ọ̀rọ̀ yẹn olóòkú.
0: Bẹ́ẹ̀ ni ẹ ṣe wà bá wa.
1: Àṣírípọ̀ ẹnu tèmi ó sọ nìyẹn.
0: Bàbá
1: ẹ
0: tọmọ ọdún mélòó sà.
1: Mo ti lọ sí 74 years.
0: Yéè, àti bolẹ̀ ti ń pè wá.
1: Àti Kétu mo ti ń pè
0: yìí. Àti Kétu.
1: Àti 1979 mo ti ń dìbò. 79 mo ti ń dìbò bọ̀. Tamẹ́dò tẹ̀ wí Pẹ́sidẹ̀ntì Liberia.
0: Pẹ́sidẹ̀ntì Liberia.
1: Tẹ̀mẹ́ pé Chancellor olóde kúrò lórí ìjọba.
0: Bẹ́ẹ̀ ni.
1: Tó wàhálà yẹn ló wà nílẹ̀ láàrin wọn.
0: Tó fa Abiola náà dání.
1: Tó wà láàrin Abiola àti Babangida náà. Táà gbọ́dọ̀ máa sọ lórí
0: afẹ́fọ́. Òun ló sì ṣe kú pa, òun ló ṣe kùnfà tí wọ́n fi fojú Samuel-Edo náà rí nǹkan.
1: Bẹ́ẹ̀ ni Samuel-Edo
0: náà
1: fi pa.
0: Bàbá wa ìní wa ìtì. A sọ̀rọ̀ lẹ́yìn ètò ẹ̀yìn. Ẹ ṣeun. 0704-700-3341. 0704-700-3341. Ẹ kà á lẹ́sà.
2: Onímọ̀ pàdà ẹ̀fọ́ ìṣẹ̀lẹ̀
0: fún. Bàbá wa. Yes, sir.
2: Láti bẹ́ẹ̀ nìkan máa ń sọ fún máa sọ fún wa lórí yíyẹ lọ báyìí. Sorí ìtàn fẹ́ mú Amadu ẹ̀. Ọkọ̀ tó ṣẹlẹ̀. Nàìjíríà yìí. Àtọ́bọ̀ ń bá wa dání. Ok. Nǹkan tí ìjọba ń ṣe ní Jù ṣọ̀bẹ̀ tí wọ́n sọ pé Abiola ni wọ́n rántí ẹ̀. Àbí ètò ìdìbò wọn ni wọ́n rántí. Ẹ bá wo sí ogun ìjínigbé báyé kan. Ní owó yẹn ti mú ká wọ́n wípé àwọn olóòṣèlú wa ló fi ìjínigbé ló fi lébè. Ẹgbọ́n kan ti mú wí. Because CNN ti mọ̀ pé nìkan ló wí ní nìkan. Wọ́n á máa sọ pé Ghana níbẹ̀ NBC ti sínú àhámọ́. Ṣé ìyàjọ́ ti tí ẹ̀mí sí bọ́ ní ara rẹ̀? Tó bá tiẹ̀ kú, ilé ò lè ṣe ilé ìdìyàn. Kò sí olóṣèlú tàbí ààrẹ kankan ní gbogbo tí wọ́n mọ ló lè jẹ ilé ẹ̀mí sí. Torí tí òun kan bá sọ ẹgbẹ́ ìdáná máa gbẹ̀sán. Níwòye pé ẹ̀ka ìgbọ́n ń gbẹ̀sán lórílẹ̀ èdè Nàìjíríà. Kan sì ni wòye olóògbé sọrí bí èèyàn kú ní 1998 tàbí.
0: 1998.
2: July 7. Lẹ́yìn kan wá láti sọ́kọ́ ńlá tí ọ̀dọ́ tí ètò ìdìbò sílẹ̀ ní Tiwárì.
0: Ẹ ṣeun bàbá wa láti ẹ ṣeun mo dúpẹ́ evangelist ayé lọ́tán ẹ ṣeun àdúpẹ́ o. Hello, ẹ kalẹ́ o. Hello.
3: Ẹ kalẹ́.
0: Ẹ mà kalẹ́.
3: Bẹ́ẹ̀ni Akin Adesan láti Ìyànà Pàjà.
0: Láti Ìyànà Pàjà bàbá wa, ẹ kalẹ́ o. Ẹ ṣeun, ẹ káàbọ̀ sórí ètò. So, so Lulu Bala. Check his poem now, one can. As he pay, say, June 12, 1993, to George Bo. Lujia Mercy, not any. I be your jockey, you should get your do 1998. See, I be your larger delay.
3: Abiola,
4: I'm not sure if you're a good person. Nigeria.
5: Mm.
4: So,
5: a group of them are not going to concentrate. Oh, brother. Mm. Yes, you.
0: ẹṣeun baba wa toyin koka ẹṣeun adupe eya mo fe ise lo lale union se olobe se gugu eyin te ba fe je ku aibinu ẹṣeun o ẹṣeun mo dupe lowo yin gugu eyin te se gbo wa fun igba kokko loni ati bo si ojo keji la osu kefa June 12 oni na ni lagbara lowo olohun oba mi edumare opolopo ojo oni na la se lorile ipe lagbara lowo olohun oba mi edumare mudupe lowo gba awon agbagba ti won ti pe wa awon to won pe na te lori ofe da lori ofe ati gbe ipe yin eyi te n gbiyanju oju opo ohun ti o je wute raya ti wole adupe lowo ni eseun adupe o eseun gan ni o fe ba fe ba mi soro leyin eto baba wa lati ketu e mo reti ipe ni ni arin kanu ojo yi bakan na baba wa dikini ogundele emi ati na a soro e mo reti ipe bi lapa be o na to e seun adupe o e seun o mo dupe lowo yin eto ale yi a je wi pe o tun ti roke bayi na nu union se olobe se gbe te ba fe je e ku aibinu number te fi pe mi leyin eto e gbo dada 0904 888 9999 0904 8 meta 9 mary Egbodada 0904 8 meta 9 mary 0904 888 9999 number te fi pe mi fun ikede ati polowo oja abe ni ki un te ba fe ba mi so a le soro leyin eto ke ja jo soro leyin eto me ba ni nkan kan te fe ba mi so fun ikede ati polowo oja bi a fe jo soro lori nkan kan e le ba mi soro lori whatsapp bakan na 0904 888 9999 0904 8 meta 9 mary eseun o ese mu dupe lowo yin o a ni dam la se le gba eto aragbaunda o tun dijo mejo la se olohun ba mi eduma ago mewa abo sa ago mejila ni gbogbo ojo thursday na ni eto aragbaunda o tun dojo mejo e mo wa gbe po nbe ba ba ti jin pari ise fun ti oni atemi ati yan tun pade la ago marun idaji a tun jo gbora wa la ago mefa ni idaji lori nje ti gbo ile ti se atupale ninu gbero yojojumo lewa a tun ja yin ta gbe yin debe yin bo se bi o se jade ninu awon igbero yin wa gbogbo fun ti oni e seun be se n gbo wa o dupe lowo awon amoju ero wa e seun o dupe lowo akonijanu mi fred ayeni bakan ran adupe lowo awon osise alaabo wa gbogbo e seun adupe o awon amoju ero wa awon engineer wa adupe o oga agba nikan ni yi ogbeni abiola peters mr perspective e seun e ja mo fe yi se lo lale yi pade wa o tun di wo bi ojo ro adura mo mi omo balogun lo ko mi adaba na le mo mi si 0704 0904 8 meta 9 mary 0904 8 meta 9 mary e seun o je ti ko je ti jo wa o ja